sẹ fún ẹ mi náà jẹ ìwọ dáná wọn o dàdà gbò débò jẹ mẹrin máa báyà kí ayé máa bí agbé inú ẹ kí ẹ máa tún bóyá má jẹ bóyá jẹjẹ bó tún gbà bá inú ẹ.